0: tabor nyaw no se chira chon ramuse kato bake no to one kono se ma we do steti e juru wa school no we tani abasa university ge ka se ne ru po ni upo e mi no na mi ge nya ora so na mi ge nya ne yo ka se o bo we je je no mui o he he no re bi o so he tak bare wa be no yo nancho lado ke a king tola university of technology ora so we tani augustine ayuri de ora taige rajoni go no nyege na areji eni go khan ni ne ni yyb game no na mi o sabo himi ni re sabo mi go no jaro momo ora taige evi no serio demi no no fiora e dine gbevi uwe de ebe der che yyb ni yo ni re muse o ki chon ni ayuri de ora no na mi o sabo yyb ni me kaswele o ni ora sabo yo ora sibori ora ri onunde sibori vi alodoke Akintola University of Technology ora no serio nacho Augustine yayorinde ora tage evino jaro evino na megenya owo tere bai osisi buwa be ne yo ora no serio me wo he ora sibon wa be re ebe no eti ora yende mo bowi lon pa nacho electronic and electrical engineering Like being a Dagbari in the Rakacha, Titanaki Choi X, Rayo or Tadagbari, Vevoge, even Ojaro, even known a Nigina, Egbukavo, or what you and eh, or Tatage, even Osario, Narero Nigo, and your mom, or what you was, you see, but Bakino. Bakio in E. Rajiman and Miren of Mobitlo, Samakin Rabata, Nature, Master Afra Moses, Ekata, Namia, you can own, and your YB, no near you, we, Uto and Econo Samaway, those state and Brazil University of Buma. Ora tagi reji eneri be buma ne vidani igo no serio aye lo beto baki no ekesi obo aye adire go ni momonya ni yibe ni enira ti mo fure mbe balu ge yaki mege nya e gina re lo ada kelo eneri bi oni ulogo no jaro eso ki sibi oni pere na bi mege nya wo kdo mege nya so wo finish on yibe a mege nya e ba ke mi igwal le ni no jaro o ige nya o se le wo ni yibe bi ije keke o se ma be se jaro je jaro lo si beta no kita nya no ne re bu ma e e ju kita chin ke ge o e ba le ge bi no sero e bi no na mege nya o ba gba ge na to me gbe na re alu o be jara mi o le mi Okay, kase ene yi uto ne ribi epoma ee yu bo. Fani go na kuyo na re aga ni ene yu wa ebe momo. Evi no serio. Evi no na miege nya oda ye te taige. Evi no serio. Evi no rasu tachi. Ene su ta wane kuno semana. Ne don ekbe ne re aluo ege no sikeke. Na do miege nyo rasi wa ebe rifo. Okida ye ego do egwano. Aya sabo mnyo akido mnyora ebe. Okti doro bobi igo no sero ino jaro o agba anyo no ze vanori wo. Ano ze anori wo no to son tokwan, uga no so to wane ku no se mawe do stid. Gov nan sine to mo de okbe wo. Oki che, ta da agba rege o eki lui uwa inwe be keke. Ora so no mo bobi ilo mo no sero na cho yi. Tende be ora ta wo. Ewe no sero, ewe no na mege na kutu uwa inwe be keke ikiro jume wa ya nye. Akire wo kuyo igbea. Ara yogina erejoni ona suto ona kuno sama be do state tete govno state on obe ora wona na renye wa inde gbe ni serio ikichiche be nye akti mbe mu jack cha wona be no feke rekyo ni emi no na mie ara mie kutu aso agbon na mie gena e bum bum le chelo wona ne si 1376 health workers in the gbaloge wo de hinwe ne homo ya hin ya ma ini Eke o ni. Ono gbe o to akowe chief executive officer of the Edo State Hospital Management no maga de akowe no wetani. Nacho e chief doctor Nancy Tenebe. Oda tota no jaro takbare e buge adu ibini siti ge. Evi no jaro. Evi no na miege jano suye to edu. Ubo woda o sisi ibi evi no sero. Tenebe da ta ge. Evi no sero. Ge san hano sa miya sabo hime bu. Na da mi e woki lu jowo dalo. Ye kutui uwa hiwe kbe keke ne juno. Ye orivi ande kbe te general hospital. Na mi ege nyo ikbi. Yisi nya ikbe. Awache mi keko mi utalo. Owe dairi wano orivi. O bayanto general hospital. Rayoni wo kwe. Vi ukwi. Eva nyo je. Awa mi utoe mi keko waya wana. Owe wano orivu se kbe nu cottage hospital. Ojo ni ye jai B moribund ye even non amegena ni wokwevi ikbisen dore si onoke no rivi uneme osu facility ve oni aye wokwe resi ikbisen akimegena akida wananya kaka kaka kida sawochi even atire ogwe na kiti mumuja deta wona benoke kionyo no zivano rivo no zivano rivo ota wana kuna semana gbe Nigeria ya ki udo igbe na re megena ono bali gbogbo no rivo ni go na megena de wana no jenebo ne kanon sen de ki he ona che pension toni go de mi akigo na okon ni kpo ni so bi da mi o ki ase ubo be no keke be ke o ni akilo e jo ta lo be na da mi ge na ibi no keke o e me no ri ibi no se ro ni go da so bo na re kon e si wori be ke o ni e mi no na mi ge na ma ga da no ri ta ni ministries department and agency NDAs ra yo ge na adi mama se on toa gwa no ri na mi ge na o ki do ro bo so to a ki fe o ge no gbon ora no keke no janare hausa ara screen no no background na no na so so no ta mi o ke keke na hausa ye je je na re hausa we te no gba be no keke e bi no sero e bi no na mi ge na ai tawi uto oba no ku na re gbe be da mi e ri aga e da ri wo ora no kira ki na mi pension ka wo no ti bo no he a ra cha ro shi no adodore akwese hausa ibo ke san ina mo masare ma bi esa banakola radio ja ina na me no obi o aso no se ba ko sa no se ba ore si o sele o yari wo ma di eta ma ba ba de no le ba fa ke zo bojo ye ba ka ma ho babu
1: e kalamu no ndi ba ai ha be go zo no fu radio station ai en kana o e sam banakola udo dire no no bo chen kenta bombido nke nyoma ni mendo ai ni ne bundi bu eke na amuno nnechezo na anya anu a bu ofu radio station na nke bu SM binoculars ebe isi ewepụta ọtụtụ okwu ndị nụ kwesịrị na anụ n'ihi na ana m ekwusi nke onye na-eme ebe onye na-aga yadu santi n'ana ka ọ na-anụ ọkpana gị a n'azụ ka ọ na-amalị ife na-eme ebe ọ nọ maka echi niile ka ị malụ ihe ya akọlụ ndị be yi ka ọsọ na-agba imebe ị na-agbaga n'ihi na obodo a nke anyị nọ n'ime bụ obodo Naijiria adịrọzi mma chaa chaa udo dịrịnụ ndị igbo ọ gasịrịnụ nke ọfụma ana m eji ohere a n'ime redio steshọn nke anyị bụ SM Binoculars na-anabatanụ kanụ gee ụtụtụ okwu ndịnụ kwesịrị na-anụ maka ihe na-aga na gburugburu ezinụlọ anyị bi n'ime ya. Nke isi bụ enwe nye ndị isi ọchịchị obodo ya ka ebe ndị federal government kwuo maka ihe gbasa ụmụakwụkwọ na-aga skuul ndị nọ mahadum fasị na enwe nyefa na-ewepụta maka ogbu ụmụazị anọ skuul n'aka bụ idobelife ego onye chọọ ibili ego n'aka gọọmenti ọ ga-abili ka o ji bido onye ọwụ na ọ na-aga ime ka o ji hepụọ ya ka o ji gochaa na skuul wee pụta n'aka bụ onye ụmụakwụkwọ na-ekwukịta anụ a ọtụtụ ndị mmadụ na-asị na ego ahụ federal gọọmenti bụ nyefa ya bụ ndị isi ọchịchị obodo na ọzọlụ ndụ fa n'ọtụtụ ije n'ime ụlọ akwụkwọ. Nke ibuo bụ onye isi ọchịchị obodo a n'aka bụ gọvanọ Okpeholo ewepụtago nye gbasa ewepụtago ọtụtụ ụzọ n'aka a ga na-eji na-azọ ndụ ndị mmadụ na ụlọ ọgwụ nke dị n'iche n'iche n'obodo ya nke bụ Edo steeti. Nke ịtọ bụ o nwekwa ikwu otu ụbọchị maka ihe gbasa gọọmenti ikwuru okwu si na fachọ iwepụta means a ga-eji na-akwụ ndị lụchara ọrụ bekee a na-akwụbụ ụgwọ n'aka bụ onye bụ ECS kịta anụ a federal gọọmenti ekwugo si na fewepụgo onye gbasa ịlụ ọgụ ịdọkasị uwe maka ihe gbasa ịna-akwụ ndị ịlụ ọrụ bekee ụgwọ na ụzọ fawepụtazi kịta anụ a n'aka bụ ka a kpọọ mass compliance na ọ ya hepụ ọ ya emezi ọ dizie sare sare na-ekwu ndị mmadụ ụgwọ. Nke a bụ ukwu ndị nke anyị nwee maka Kentawa bụ ụbọchị Monday. Udo dịrị nụ ndị Igbo, afa mbụ anya mere Good News Ugochukwu. Nke isi bụ onye gbasa ụmụakwụkwọ ndị nke nọ mahadum. Ọtụtụ ndị apụtago na-ekwu na-ekela ndị isi ọchịchị obodo n'aka bụ ndị federal government na ego fa nyere ụmụakwụkwọ maka na ego ahụ azọrọ ndụ fa n'ọtụtụ ụzọ ije n'ime akwụkwọ. Enwe ndị si na fa si na ụlọ a na-enwere ego, mana ego anụ a gọọmenti wepụta ka enyecha ya ka ịbụ ụmụakwụkwọ ndị nke nọ mahadum no help fa fegolu akwụkwọ dụ izi ije izi ije fa akwakwa n'ụgwọ ụgwọ ụlọ akwụkwọ ji wee ha pụọ fa wee pụta na skuul enweghịzi nye ji fa na skuul n'aka ebu nye ụmụakwụkwọ n'ikwu na-ekela ndị isi ọchịchị obodo n'aka ebu ndị federal gọọmenti. Onye na-ekwu okwu anụ a n'aka ebu Maazị Alfred Moses Ekata, onye gụrụ akwụkwọ na ụlọ akwụkwọ a na-akpọ Ambrose Ali University nke nọ na obodo anụ bụ Edo Steeti nọ n'Ekpe Uma, kwuru si na ego anụ a ndị isi ọchịchị obodo nyelụfa melụfa ọdịzie ka ego ụlọ akwụkwọ n'aka nke bụ mahadum, ọdịzie ka onweghịzi nye dị iche na nye ọbụla afa na-eme, n'ihi na ego ahụ gọọmenti nyelụfa bịara bịa mezie bịa tinyezielifa aka fa wee go ọtụtụ nye ji wee gaa skuul, o wee hepụ ọkwanụ fa ndị pụtara na skuul mee apply fa wee ji wee bido biznes n'aka ife ji eke na ndị isi ọchịchị obodo. Nke ịbụọ bụ onye isi ọchịchị obodo a n'aka onye bụ gọvanọ Okpeholo, o kwugo okwu gbasa nye gbasa ị na-alụzi ụlọ ọgwụ ndị nke dị n'obodo ihe n'aka bụ Edo Steeti. O kwuru okwu sị na o wepụtago ụzọ dị iche iche a ga na-ejizi na-etinye aka ka a na-eji na-emezi ụlọ ọgwụ ndị nke na-ada alụ ọrụ mana fanọ n'ime obodo nke anọ bụ Edo Steeti. O kwuru sị na a ga-ewepụta ego ji tinye aka ka emezie ụfọdụ ego kwenu nye dị iche iche a ga-etinye ka fabido wee na-alụ ọrụ. Nke ịtọ bụ federal government ekwugo okwu sị na ọ bụrụ na ị ma akwụbeghị ego ndị ọcha kpọ penshọn n'aka bụ enye n'onwe gị nsogbu na gị ejide nwayọ ma aka ya kwụ gị na nye niile nọ na proses ọ nọ n'ụzọ njebede na fa na-abịa na enwe nye jibiga ego kịta anụ a n'aka bụ onyeisi obodo n'aka bụ president Bola Tinubu na-ekwu sị ọ bụrụ na ịlụrụ ọnụ bekee n'aka ndị isi ọchịchị obodo na gị nwee ndidi na ego gị na-abịa n'ụzọ. Otu a bụ otu o si wee ha m n'ọnụ nke ụbọchị taa. Ekena m n'ọzọ, nna-echezọ na nanya bụ ofu redio steshọn a nke bụ SM Binaculars. Udo dịrị nụ ndị Igbo. Ana m ekwu na-ekwusi ike sị onye ọbụla ebe ọbụla ị na-aga, gị na-ebe anya n'azụ gị ka ị mara onye na-eme, gị dosa ntị n'ala ka ị mara ọkpa na-aga gị n'azụ, n'ihi na obodo nke anụ bụ Naịjirịa dịzị njọ. Nke onye na-eme na-anakọtaba nwanne anya zọba ndụ nwanne gị nwoke. Udo dịrị nụ ndị Igbo. A sị obodo ọbụla ga anụ afụlọ ndị Igbo mara amalụ sị na ndị nwere ahịa, ọya dịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịrị nụ mma n'abalị, ya gazieru nụ ndị Igbo. Afa mbụ anya mele Good News Ugochukwu, ya gazie, ndewonu.
2: Ẹkùn déédé wò yí, ẹsẹ̀ fún bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isha Binaculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sí etí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Owó ìrànwọ́ fún àwọn ọmọ ilé-ìwé ni a ti rí gẹ́gẹ́ bí ohun ìdẹ̀rùn àti ohun tí kò ṣeé fọwọ́ fà sẹ́yìn. Nítorí pé òun ni ó dóòlà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé-ìwé látàrí ètò ẹ̀kọ́ wọn. Gómìnà ìpínlẹ̀ Edo Gómìnà Mande Opebolo ti gbé ìgbésẹ̀ Akin látàrí àwọn àtúntò lórí ètò ìlera èyí tí ó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti àwọn olùdarí pẹ̀lú àwọn àgbààgbà lẹ́nu iṣẹ́ ọba láti lè mójútó ọ̀rọ̀ owó ajẹmọ́nú àwọn ènìyàn láti jẹ́ kí ó lọ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ, kó má bàa fa wàhálà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrin. A ti rí owó ìrànwọ́ èyí tí ìjọba pèsè fún àwọn ọmọléèwé gẹ́gẹ́ bí olùdáǹdè fún àwọn ọmọléèwé. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọléèwé Ládòkè Akíntọ́lá University of Technology Austin Ayọ̀rìndé, èyí tí ó jẹ àǹfààní lára ètò owó ìrànwọ́ yìí, tí ó sì sọ wípé ọpẹ́lọpẹ́ owó yìí òun jẹ́ kí òun rí àṣeyọrí ṣe lẹ́nu ètò ẹ̀kọ́ òun àti àwọn ẹlẹgbẹ́ òun tó kù. Ọ̀gbẹ́ni Ayọ̀rìndé sọ wípé àṣeyọrí òun gẹ́gẹ́ bí ẹni tí ó jáde ilé ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tó yàn láàyè gẹ́gẹ́ bí àwọn tí ó ń tún iná ṣe tí ó ń jẹ́ aṣíwájú nínú rẹ̀, ìyẹn Electrical and Electronic Engineering, ni ó kéde ọ̀rọ̀ yìí wípé ọpẹ́lọpẹ́ irúfẹ́ owó yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ yìí tí ó wà ní Ambrosial University, yẹn ọ̀dọ́mọkùnrin Alfred Moses Ekata, ó sọ wípé òun gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ti rí àwọn ìrànwọ́ yìí, tí òun náà sì ti kọ̀wé fún irúfẹ́ ìrànwọ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n pàbó ló ń já sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ilé ìwé àwọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tí ì rí àmì wípé ọ̀rọ̀ náà yóò ṣẹnu rí lásìkò. Ó wá rọ àwọn olùkọ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn látàrí ètò yìí kí wọ́n jọ járe báwọn mójútó bí ọ̀rọ̀ owó ìrànwọ́ yìí náà yóò ṣe tó àwọn lọ́wọ́ lọ́dọ̀ tàwọn náà bí tàwọn akẹgbẹ́ wọn níbi gbogbo tó lọ tó kù. Gómìnà ìpínlẹ̀ Edo Gómìnà Mande Opebolo ti ṣe àṣeyọrí látàrí jíjìnde tó jí àwọn ilé ìwòsàn kan dìde ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àti akọ̀wé fún àwọn àjọ tó mójútó ètò ìlera ní ìpínlẹ̀ náà, ìyẹn Edo State Hospital Management Agency, Chief Dr. Nelson Tenebe, òun ló sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin, tí ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-ìwòsàn tó ti dẹnukọlẹ̀ látàìmọye ọdún ni gómìnà náà ti jíǹde, èyí tí Anẹ́gbẹ̀tẹ̀ General Hospital wà níbẹ̀ tí ó ti wà ní títìpa láti yọdun mọkandinlogun ọba yàtọ general hospital èyí tí ó ti wà ní títẹpa fún ọdún méjìlélógún òṣùgbẹrù cottage hospital ìyẹn bí ọdún márùn àti onémẹ òṣù èyí tí ó náà ti wà ní dídẹnukọlẹ láti bí ọdún márùn ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì èyí tí wọ́n máa ń fún àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n pàṣẹ wípé gbogbo àwọn iléeṣẹ́ ìjọba àti àwọn ọ̀gá àgbà àti àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí ni wọ́n gbọ́dọ̀ mójútó ìforúkọsílẹ̀ àti àyẹ̀wò léyìí tí ó tọ́ àti èyí tó yẹ nígbàtí àwọn àjọ náà sọ̀rọ̀ síta wípé lóòótọ́ ni pé àwọn ti ṣe àwọn ètò kan lórí ètò ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n ti gbà ṣiṣẹ́ kó tó di 30 oṣù kẹfà ọdún 2024 ni àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà kan.
3: All right, ladies and gentlemen, my name is MC Alamano, so known as Enjoyment Landlord.
4: Good day, everyone, and good listeners out there. How on a day? I hope say on a day all right, as for me, we're there inside a studio. I do when a day very, very fine. So today, I welcome you all to today's entertainment gist. We're always bringing to you from your Make Sense radio station, Esan Binoculars Radio Uromi. Now, maybe your host, Miss Judy K, in case you're tuning in for the first time. Yes, now me there back of MIC, we promise you say every day I'm going to give you the update, the latest info where they happen for that side of entertainment industry and the celebrity lifestyle. Yes, we're going to trust you to know everything where they happen every day because information and power and entertainment story, it interests everybody. So if I give you the full package as it did on my table today, make we go on a short musical break that you enjoy and also prepare your body, your soul and your mind while I prepare for the package where I carry come today. Please not touch the dial button. I'll be right back before you blink your eyes.

0: Anyway, when you find a hope that Makobo Maziano school, Nakebo, Ido Belly Fago, Oye Choi Biligo, Naka government, or Gabili, Koji be doing your own on a game, Koji help Oya, Koji go China school, Epota, Nakebo, you mark one in Kukita and Wa, or to turn the Madonna say, na Egaho, federal government, Ebony, if I happen this year to Chobudo. N'ọzọ ndụ fa n'ọtụtụ ije n'ime ụlọ akwụkwọ. Nke ibuo bụ onye isi ọchịchị obodo a n'aka ebu Gọvanọ Okpehulu. Ewepụtago nye gbasa ọtụtụ ụzọ n'aka a ga na-eji n'azọ ndụ ndị mmadụ na ụlọ ọgwụ nke dị n'iche n'iche n'obodo nke bụ Edo State. Nke ịtọ bụ o nwekwa ikwu otu ụbọchị maka ihe gbasa gọọmenti ikwuru okwu si na facho iwepụta means a ga-eji na-akwụ ndị lụchara ọrụ bekee a na-akwụbụ ụgwọ n'aka bụ onye bụ ECS. Nkịta anọ a federal gọọmenti ekwugo si na fewepụgo onye gbasa ị na-alụ ịlụ ọgụ ịdọkasị uwe maka onye gbasa ị na-akwụ ndị ịlụ ọrụ bekee ụgwọ na ụzọ fawepụtazi kịta anụ a n'aka bụ ka akpọ mass compliance na ọya hepụ ọya emezi ọdizie sarịsarị na-ekwụ ndị mmadụ ụgwọ. Nke a bụ ụkwụ ndị nke anyị nwee maka kentawa bụ ụbọchị Monde. Udo dere nọ ndị Igbo, afa mbụ, anya mere good news, Ugochukwu. Nke isi bụ onye gbasa ụmụakwụkwọ ndị nke nọ mahadum. Ọtụtụ ndị apụtago na-ekwu na-ekela ndị isi ọchịchị obodo n'aka bụ ndị federal government na ego fa nyere ụmụakwụkwọ maka na ego ahụ azọrọ ndụ fa n'ọtụtụ ụzọ ije n'ime akwụkwọ. Enwe ndị si na fasi na ụlọ a na-enwere ego mana ego anụ a gọọmenti wepụta ka enyecha ya ka ịbụ ụmụakwụkwọ ndị nke nọ mahadum no help fa fegolu akwụkwọ dụ izi ije izi ije fakwakwa n'ụgwọ ụgwọ ụlọ akwụkwọ ji wee helpụọ fa wee pụta na skuul enweghịzi ihe ji fa na skuul n'aka ebu nye ụmụakwụkwọ n'ikwu na-ekela ndị isi ọchịchị obodo n'aka ebu ndị federal gọọmenti. Onye na-ekwu okwu anụ a n'aka bụ Maazị Alfred Moses Ekata, onye gụrụ akwụkwọ na ụlọ akwụkwọ a na-akpọ Ambrose Ali University nke nọ na obodo anụ bụ Edo State nọ n'Ekpe Uma, kwuru si na ego anụ a ndị isi ọchịchị obodo nyelụfa melụfa ọdizie ka ịga ụlọ akwụkwọ n'aka nke bụ mahadum ọdizie ka onweghịzi ihe dị iche na ihe ọbụla afa na-eme n'ihi na ego ahụ gọọmenti nyere fa bịara bịa mezie bịa tinyezie elifa aka fa wee ego ọtụtụ ihe eji wee gaa skuul o wee hepụ ọkwanụ fa ndị pụtara ụlọ skuul mee apply fa wee ji wee bido biznes n'aka ịfa ji eke na ndị isi ọchịchị obodo. Nke ịbụọ bụ onye isi ọchịchị obodo a n'aka onye bụ Gọvanọ Okpehulu, okwugo okwu gbasa nye gbasa ị na-alụzi ụlọ ọgwụ ndị nke dị n'obodo n'aka bụ Edo State. O kwuru okwu sị na o wepụtago ụzọ dị iche iche a ga na-ejizi na-etinye aka ka a na-eji na-emezi ụlọ ọgwụ ndị nke na-ada alụ ọrụ mana fanọ n'ime obodo nke anọ bụ Edo State. O kwuru sị na a ga-ewepụta ego ji tinye aka ka emezie ụfọdụ ego kwenu ihe dị iche iche a ga-etinye ka fabido wee na-alụ ọrụ. Nke ịtọ bụ federal gọọmenti ekwugo okwu sị na ọ bụrụ na ịma akwụbeghị ego ndị ọcha kpọ penshọn n'aka bụ enye n'onwe gị nsogbu na gị ejide nwayọ ma aka ya kwụ gị na ihe niile nọ na proses ọ nọ n'ụzọ njebede na fa na-abịa na enwe nye jibiga ego kịta anụ a n'aka bụ onyeisi obodo n'aka bụ president Bola Tinubu na-ekwu sị ọbụ na ịlụrụ ọnụ bekee n'aka ndị isi ọchịchị obodo na gị nwe ndidi na ego gị na-abịa n'ụzọ. Otu a bụ otu o si wee ha m n'ọnụ nke ụbọchị taa. Ekena m n'ọzọ, nne Chezona na nye bụ ofu redio steshọn a nke bụ SM Binaculars, udo dịrị nụ ndị Igbo. Ana m ekwu na-ekwusi ike sị onye ọbụla ebe ọbụla ị na-aga, gị neba anya n'azụ gị ka ị mara onye na-eme, gị dosa ntị n'ana ka ị mara ọkpa na-aga gị n'azụ, n'ihi na obodo nke anụ abụ Naijiria dịzị njọ, nke onye na-eme na-anịkọtaba nwanne anya. Zọba ndụ nwanne gị nwoke, udo dịrị nụ ndị Igbo. A sị obodo ọbụla a ga anụ afụlọ ndị Igbo, mara amalụsụ na ndị nwere ahịa. Ọya dịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịrị nụ mma n'abalị, ya gazie nụ ndị Igbo. Afa mbụ anya mele good news Ugochukwu, ya gazie ndewo nụ.
1: Ẹkùn déédé wò yí, ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isa Binaculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sí etí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Owó ìrànwọ́ fún àwọn ọmọ ilé-ìwé ni a ti rí gẹ́gẹ́ bí ohun ìdẹ̀rùn àti ohun tí kò ṣeé fọwọ́ fà sẹ́yìn, nítorí pé òun ni ó dóòlà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé-ìwé látàrí ètò ẹ̀kọ́. Gómìnà ìpínlẹ̀ Edo, Gómìnà Mande Opebolo, ti gbé ìgbésẹ̀ akin látàrí àwọn àtúntò lórí ètò ìlera èyí tí ó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti àwọn olùdarí pẹ̀lú àwọn àgbààgbà lẹ́nu iṣẹ́ ọba láti lè mójútó ọ̀rọ̀ owó àjẹ mọ́nú àwọn ènìyàn láti jẹ́ kí ó lọ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ, kó má bàa fa wàhálà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. A ti rí owó ìrànwọ́ èyí tí ìjọba pèsè fún àwọn ọmọ ilé-ìwé gẹ́gẹ́ bí olùdáǹdè fún àwọn ọmọ ilé-ìwé. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé-ìwé Ládòkè Akíntọ́lá University of Technology, Austin Ayọ̀rìndé, èyí tí ó jẹ àǹfààní lára ètò owó ìrànwọ́ yìí, tí ó sì sọ wípé ọpẹ́lọpẹ́ owó yìí òun ní jẹ́ kí òun rí àṣeyọrí ṣe lẹ́nu ètò ẹ̀kọ́ òun àti àwọn ẹlẹgbẹ́ òun tó kù. Ọ̀gbẹ́ni Ayọ̀rìndé sọ wípé àṣeyọrí òun gẹ́gẹ́ bí ẹni tí ó jáde ilé ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tó yàn láàyè gẹ́gẹ́ bí àwọn tí ó ń tún iná ṣe tí ó ń jẹ́ aṣíwájú nínú rẹ̀, ìyẹn Electrical and Electronic Engineering, ni ó kéde ọ̀rọ̀ yìí wípé ọpẹ́lọpẹ́ irúfẹ́ owó yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ yìí tí ó wà ní Ambrosial University, ní ọ̀dọ́mọkùnrin Alfred Moses Ekata. Ó sọ wípé òun gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ti rí àwọn ìrànwọ́ yìí, tí òun náà sì ti kọ̀wé fún irúfẹ́ ìrànwọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n pàbó ló ń já sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní iléèwé àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tí ì rí àmì wípé ọ̀rọ̀ náà yóò ṣẹnu rí lásìkò. Ó wá rọ àwọn olùkọ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn látàrí ètò yìí kí wọ́n jọ̀ járe báwọn mójútó bí ọ̀rọ̀ wọ́rànwọ́ yìí náà yóò ṣe tó àwọn lọ́wọ́ lọ́dọ̀ tàwọn náà bíi tàwọn akẹgbẹ́ wọn níbi gbogbo tó lọ tó kù. Gómìnà Mọ̀dé Ọ̀pẹ́bọlọ́ ti ṣe àṣeyọrí látàrí jíjìnde tó jí àwọn ilé ìwòsàn kan dìde ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àti akọ̀wé fún àwọn àjọ tó mójútó ètò ìlera ní ìpínlẹ̀ náà, ìyẹn Edo State Hospital Management Agency, Chief Dr. Nelson Tenebe, òun ló sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin, tí ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn tó ti dẹnu kọlẹ̀ látàrí mọ́yẹ ọdún ni gómìnà náà ti jíǹde, èyí tí Anẹ́gbẹ̀tẹ̀ General Hospital wà níbẹ̀ tí ó ti wà ní títìpa láti bí ọdún 19. Ọ̀báyàtọ̀ General Hospital èyí tí ó ti wà ní títìpa fún ọdún 22. Òṣùgbẹ̀rù Cottage Hospital ìyẹn bí ọdún 5 àti Onémẹ̀ Osú èyí tí ó náà ti wà ní dídẹnukọlẹ̀ láti bí ọdún 5. Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì èyí tí wọ́n máa ń fún àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n pàṣẹ wípé gbogbo àwọn ilé iṣẹ́ ìjọba àti àwọn ọ̀gá àgbà àti àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí ni wọ́n gbọ́dọ̀ mójútó ìforúkọsílẹ̀ àti àyẹ̀wò léyìí tí ó tọ́ àti èyí tó yẹ. Nígbà tí àwọn àjọ náà sọ̀rọ̀ síta wípé lóòótọ́ ni pé àwọn ti ṣe àwọn ètò kan lórí ètò ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí, ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n ti gbà ṣiṣẹ́ kó tó di 30 oṣù kẹfà ọdún 2024 ni àwọn ṣiṣẹ́ lórí ẹ̀. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà kan.
2: Alright, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as Enjoyment Landlord. I'm speaking right now.
3: Hello, my wonderful country people, a special greeting and a lovely welcome to you all to this special edition of the program, what they call My People, where they reach you from your number one radio station, Eastern Binoculars Radio, on this beautiful day. My name is Chidime Big Billy, and with me for the building today, I'm not there alone, I can't deal with Mrs. Joy. And together, now we're going to choke mouth for the matter, or carry on for the program today. Mrs. Joy, make you greet our people.
4: What's up, people? How we doing? How this weather, they touch all of us now. I'm do well, though.
3: My good people, I know some of them wonder, you don't even hear this woman's voice, though. She fell travel, she go live. She just came back from Dubai. Now, so we see her, she just came back. And so we go say, okay, may she come join us. Make we feel her voice again one more time. Okay, my country people, before we continue with the program, make we sharply go on a musical break. Make we not stay with us. We will come back after this break.